0: ẹyin olùfẹ́ gbogbo ẹyin ọmọ ọlọ́run tẹ dọ̀bálẹ̀ sọ pé olúwa mo gbé ọgà mo dúpẹ́ o bọ́ ọba wa le dúpẹ́ bẹ́mi dúpẹ́ pé mo dúpẹ́ lórí ìwòlíì ọlọ́run tí ń dún yìí ẹ bá ń gbéga gbogbo ẹyin ilé ẹ bá ń dúpẹ́ fún ọgbọ́n àti agbára tí ìjẹ́ rẹ ni eléyìí tó gbé sí wa nú àsóò ní bẹ lẹ́yìn wa tá a fi ń dún bàbá mi akọni ẹlẹ́rù ó mà ṣe thank God for another year mo gbé ọlọ́run ga pé mo tó kára mi káàbọ̀ sínú ọdún tuntun ayé mi àdáhùn kó padà fún ẹni tó ní ògo gbogbo ẹyin ọmọ ọlọ́run ẹ wá jájọ dìde ńlẹ̀ kájọ kí aleluya ńlá aleluya tá a kì í yọjẹ mẹsànán a sì kí ògo méje sí gbogbo àjẹ 16 òní ni 77 bí ògo ṣe ń jẹ ti ọlọ́run àwọn èèyàn ti dé jesus ti bàbí even mi jẹ mọ̀nà bí tí n bá gbé program gbà láàárọ̀ yìí gbogbo tí ń ṣe mí òjọ pẹ̀lú mo fẹ́ kájọ fòókè kàkí aleluya gbogbo tá a bá ń ṣe àjọ mọ̀ ṣe ni àjọ mọ̀ ṣe tẹ́lẹ̀ náà ni àpapọ̀ àwọn nǹkan yìí ní bí testimonies somebody shout nine hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo meje ogo ogo ogo ogo ogo ogo ogo fun mesaya e ba se ogo ogo ogo e ba mi ki baba mi ologo ajobo patapata pari ola gbogbo eyin omo olohun e ba mi yo gbogbo ẹyin ọmọ oṣù kẹsànán mo ń bá yín yọ gbogbo ẹyin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé àti gbogbo ẹyin tẹ́ ẹ so mọ́ ètò yìí ṣíṣe lájọ ń yọ gbogbo ṣe ń jẹ́ ti ọlọ́run bẹ́mi náà ṣe dọ̀bálẹ̀ tá a jọ ń gbé bàbá mi ga bẹ́ẹ̀ ni kẹ́yìn ọmọ ọlọ́run mọ́ bá mi gbé ga òní ìlọ́jọ́ pé à ń lọ jesus city àti ẹ̀ ti wà ní jesus city gan ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ ní ẹjọ́ yín wa pẹ̀lú apu méjì méjì pẹ̀lú ẹyin méjì méjì igun mẹrin nìyẹn pẹpẹ yọ pọnmọ láàárọ yìí àná oríṣiríṣi àwọn nǹkan tí mo ti yànnà náà lẹ so gbogbo ẹyin tẹ fẹ bá mi yọ gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ ti ń gbọ program yìí láti yejọ yìí ẹ jẹ àjọ pàdé ní jesus city lónìí is a celebration gallon is a moment of prophecy àsìkò àsọtẹlẹ ni ibí ni mo ti bẹ ọlọrun pé gbogbo ẹbùn tó fẹ fún mi kó fi ṣe ìyanu fún gbogbo ẹyin ọmọ ọlọrun gbogbo tó fẹ fún mi gẹgẹ bí ẹbùn kò sọdún tọlọrun yìí fún mi lẹbùn but tètè tọtẹ yìí kọlọrun kọjọ kó fi ṣe ìyanu fẹ́ẹ̀ tí ń wojú olúwa fún ọmọ ẹni tó fẹ́ kọ́lé ẹni tó fẹ́ ríṣẹ́ ìpele wọn ni màmá pè jáde láàárọ̀ yìí kó tó di pé bàbá mi Fẹ́mi Emmanuel náà mọ̀ súre generally fún gbogbo wa ẹnìkan ni ẹ bá ń júwe aago mẹ́jọ láṣìde láàárọ̀ yìí 8 ìgbà tí ó bá fi di 1 ìpàdé ó ti mọ wálé bógo ṣe ń jẹ ti ọlọ́run láti ìwòrò òdù nìbàdàn ẹ kàn wọ mọ́tò tó ń lọ sí kiri ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní jesus city ìyẹn ní yànnà kò yìí ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láti gbogbo ọ̀nà ọ̀sun òǹdó gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ọ̀nà iléṣà wá sí gbogbo òṣogbo báyìí tẹ́ ẹ bá ti dé ìkiri ẹ kàn súnmọ́ wájú díẹ̀ ìyànnà kò yìí ni kẹ́ ẹ ti sọ ẹ ti rí jesus city and aago mẹ́jọ nìpàdé ó wáyé lágbára ẹni tó ní ayé àti ọ̀run gbogbo ọmọ ọlọ́run ti ń gbọ́ mi màá fún yín ní yọ anointing ọ̀ méjì méjì ní lọ́tẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun ọlọ́run àtomi 77 ṣé ẹ rí pàdé eléyìí testimony rẹ̀ ò lè tán láíláí torí ohun tí ọlọ́run fi hàn wá ni a ti dé jesus ti o àwọn èèyàn ti wà ń bẹ̀ olùfẹ́ ìwọ náà múra yé sunkún lójú kan náà mọ́ sunkún lé mọ́ láti ìwò road ẹ wọ mọ́tò tó ń lọ sí ìkirè straight tàbí kẹ́ ẹ wá church ẹ wá sí church wa níbi wẹ́mà ń bẹ̀ yẹn ẹ rí àwọn mọ́tò wa owó tí wọn ò wọ́n ní agbára ẹni tó láyé àtọ̀run ànẹ́jẹ́ ń fi kún aago mẹ́jọ ni láàárọ̀ ibi mo ṣe sọ lẹ́ẹ̀kan mi ní tàn yín jẹ mọ̀ ń mọ̀ mo fẹ́ gbà ò lálejò ẹ wá bá mi yọ kọ̀ wá wo ìtọ́lọ́run tó lè fàyè rẹ̀ dá lára.
1: Happy birthday dad, it's your son Odekunle Femi Oluwa Revival. Today is your day, today is the day the Lord has made, we rejoice and be glad in him. Today is your day, today is your birthday, happy birthday to you sir, long life and prosperity. You have been a great inspiration, a great leader, a great father. You've helped me in so many ways I can't even imagine. I thank you for every single thing you've done, every single part you've shown me, every single thing you've done. Thank you so much. Happy birthday once again. I love you.
2: Happy birthday, it's your son Odekunle Tito Iwani. I'm wishing you happy birthday to the caring father, to the best and caring father ever. I pray this your new age comes with blessing in the name of Jesus. I pray you receive all good news throughout the rest of your life in the name of Jesus. I pray your new age comes with prosperity in the name of Jesus. Happy birthday once again. We love you so much.
3: Happy birthday, Daddy. It's your daughter, Odekunle Oluwa Shindara. Daddy, you are a precious gift from God, and I'm forever grateful for you. May God keep you safe, strengthen you when you feel weak, and bless you with many more beautiful years. May all your heart desires come true in Jesus' name. I love you deeply, Daddy. God bless you and happy birthday.
4: Praise the Lord. Oruko mi ni Ajibo Bukola Solomon. Wola Tiveko. If I be first or do it, I will find a good job. Baba, I need to be
0: a job.
4: We can't be in contact with the Lord. We can't be in contact with the Lord. We can't be
0: in contact with the Lord.
4: So, my brother, I'm not a GG. If you have a motor that has brought, I'm not a tutor.
0: So the, so
4: the last month, so long she finds out from it, we let her brought to what they.
0: She, it's tightly by.
4: Oh, I'm going to share the last month.
0: Yes,
4: I'm going
0: to share the last month. Yes, I'm going to share the last month. It's a moment. Kone pe kone jina. Ti enyin go di oga ninu awon dealer.
5: Ojo keje osu kesan odun 90 gbogboro. Nirawo kan yo loju orun to tan mo la ba n gbo un e igbe omo tuntun ago n ba bo won la ko le yi o omo Jesu to ma sise igbala kari aye ni pastor Odekunle Epaphras baba mi o ohun ni woli olokiki ohun o ojo bi yin ti wa ko loke pe awa n kiyin ku orire. Happy birthday to you, sir. Odun eyi oni jase mo e oni saison ta ya to mo pastor and pastor Mrs. Owolabi Ayomide Ife Olu.